0: wọ́n ní tán èmi èrò fẹ́nu mi bọ̀ mìíràn sọ́rọ́ tó mẹ́ni lẹ́yọ mi bó tẹ́tọ́ bá jẹ̀yẹ séjì àzọrò pọ́kàn tán tó lómi tán.
1: Má kúròkúrò pọ́n tẹ̀ ẹ̀ẹ́nà pọ́n dọ̀nù ẹ̀ṣẹ̀ zọ wíwà mẹ́ bọ̀ ìlọ́dọ̀ ṣe fi máa ẹ ọ́ jẹ́jẹ̀lẹ́ gbọ̀n fi dìbò rọ̀ mí kóyìn kanu nù pọ́n mẹ́ xédéxédé ló dọ̀nù ẹ̀ṣẹ̀ zọ wíwà sí àpáwé tẹ̀wọ̀n ẹ̀gọ́ tán ẹ. Wímẹ́ni tí ìdìbò nù àdókùn léwé mà bẹ́ẹ́ pèsè tán àló bákú tán bá zọ ẹ̀ẹ́nà dúró wẹ́ẹ́ wẹ́yìn dọ̀nù ẹ̀ṣẹ̀ zọ wíwà ọ́. Wè má kúròkúrò pọ́n tẹ̀ ṣe fi má tán ẹyẹ kò hùn hàn ẹyẹ tán lẹ́kẹ́ dín là dó mọ tẹ̀ mo pọ́n nù mẹ́ ló dọ̀nù ẹ̀ṣẹ̀ pàpẹ́ nù pèrò po tẹ́tẹ́lẹ́ mẹ́wẹ̀ ẹ káàdó nù pọ́n mẹ́ni wẹ̀ bànàyọ́ wá xédéxédé má jà zọ ẹyin tó èdè súná wá jí kó jìlá zọ wíwà èyí lọ́dọ̀ journalism yọ yé délẹ̀ ló pín pọ́n mẹ́wẹ̀ dàgbà ìtàn sá mọ jí níná ló kọ́dọ̀ nù wẹ̀ kẹ́tẹ̀ èyí lọ́dọ̀ technique radio ni yọ yé ló mẹ́ pọ́n mẹ́wẹ̀ dàgbà ìtàn sá é kún pla yẹyí mọ́ kúnkún bọ̀ ìlọ́dọ̀ pilotage de drone wẹ̀ yẹ jíjan èyí lọ́dọ̀ cadrage kpọ́dọ̀ yẹ jíjan kpọ́dọ̀ èyí lọ́dọ̀ montage réalisation audiovisuel kpọ́ yé dẹ̀rẹ́ ló pín pọ́n mẹ́wẹ̀ dàgbà ìtàn sá é kana pọ́n nù azọ̀ wà nílẹ̀ jẹ́ ló mẹ́ sí bọ̀ pọ́n nù náà yé dẹ̀lẹ́ dọ̀ mí ló azọ̀ wà nù tẹ́mẹtẹ́mẹ té ń gbé ju èyí náà mọ̀ nà dó mọ tẹ́ mo pọ́n azọ̀ ẹnẹlẹ́ bì hwí náà yé mọ́tò kpọ́ jẹ́ wẹ̀ kódọ́ nù wẹ̀ kẹ́tẹ́ ló kpọ́dọ̀ yé dẹ̀rẹ́ sí gbàvi nù péngọ́nù ló kpọ́dọ̀ yé dẹ̀rẹ́ sí àtẹ́ waya waya yín web tv yé ló kpọ́dọ̀ yé dẹ̀rẹ́ sí bọ̀ gbẹ́tọ́ yé kana pọ́n nù ọmọ té ń gbé ju bẹ̀ nà yọ́ wá xéréxéré lẹ́ lọ lò yé sí nkọ́ dó wẹ̀ mà mẹ́wọ̀n yẹ kọ́ yín kana bọ̀ wí mẹ́ débù ló jùlọ bóná sì kú pọ́n nù ẹnẹlẹ́ débù ọ́ àwa kọ́dọ́nù wẹ̀ kẹ́tẹ̀ radio fraternité tán bóyì wègbò xọ́sá ẹ̀yìn sekretaria ọ́ anàdó yìí kọ́ tó ìwé mámẹ́ bẹ̀ sí gàntàntàn mẹ́ pẹ́pẹ́pẹ́ ìjẹ̀ gàntẹ́wé mẹ́ gbadanu ànánà zọ́bọ̀nà kan lè bi ọ́ àná àkókò àlòkàn 01 44 21 75 00 àló 01 66 93 36 17 nùdọ̀ 01 44 21 75 00 àló 01 66 93 36 17 bọ̀ ẹnẹyin wíwá yìí tọ́ xọ́tàn tó lómi tọ́. Fitọ́ fínà azọ̀mẹ́ bíbẹ́ vilẹ̀ tán tiyan sẹ́gbla yẹyẹ dé mẹ́wẹ̀ éde bọ̀ akoronu kánbíọ̀ kùí dé wẹ́dọ̀. Fitẹ́wẹ̀ mí kana mọ̀ azọ̀ ànú èvìe mí tán lẹ́ ná sì hú zan ló wè má xọ́mẹ́ yìí ló nà bẹ́wẹ̀ dín lẹ́ tán de ló kpọ̀tsọ̀ nu fi mẹ́. Tamẹ́lì pọ́n débù sọ́dé mẹ́nu yà àná tún dọ̀. Dèé kóró wa lọ mẹnu orin fúrnitù ọ̀pẹ̀wúpẹ̀wú bọ́nú àzọ̀mẹ́ bíbẹ̀ fìlẹ̀ tọ́nà òṣìṣẹ́ pẹ́wẹ́ ọ́ ẹyẹ náà dè àkwẹ́sí àzọ̀ ànú wèmàxọ́mẹ́tán èyí ẹyẹ náà sálẹ̀ dídọ̀ nà dọ́mọ̀tẹ́ bọ́nú xixọ́ tọ́nà bọ̀ ònú fìtọ́ pẹ́tọ́ fìnà pọ́ ọ́ ẹyẹ kólẹ̀ yìnyín kanú àzọ̀ ànú sísà ẹyẹ tán dín wíme dúró náà xɔ àzọ̀ ànú wèmàxọ́mẹ́tán lẹ́nu fìtọ́ mazankwẹ́ gègé ọ́ orion fúrnitù ẹjẹwò àlọ sì hú dúrọ́ńdó bọ̀ nù débù wẹ́ bá ẹ̀wẹ́dẹ̀ bóná xọ́nù fìtọ́ bọ̀ ẹ̀nà yìí wèmàxọ́mẹ́ná ọ́ ànàmọ́ xọ́dọ̀ yé dẹ̀lẹ́ sí. Sítẹ́ ká sà àzọ̀ ànú wèmàxọ́mẹ́tán lẹ́dẹ̀wẹ̀ yé dẹ̀lẹ́ dé adí ọ́ òkè dama sí sra mẹ́wẹ̀ yé dẹ̀lẹ́ dé ló mali mali do mọ́tò dó tẹ̀ ẹ̀yìn oto gata oru tán ẹ. Bólẹ́ ɖo mali mali do zo kanti jangin jangin ọ̀pá fínẹ́. Ẹyin dọ̀ wẹ́ ma si hu yi kaka dán a bóná bó tẹ̀rẹ̀ ɖo xɔ tó mẹ́ ọ́ yé dẹ̀lẹ́ ná sa àzọ̀ wa nu vi lẹ́ tán bóná sọ wa nu ẹ̀. Àlò ká yẹ àhuhu bó jẹ yé dẹ̀lẹ́ dzi bó àzọ̀ wa nu vi tó tán débù ẹ bá ẹwẹ́ de ọ́ àná si hu dọ́ bẹ̀ ná sọ wa nu ẹ ọ́ édi yé 01 62 43 68 60 nọ 01 62 43 68 60 mọ́nà òpó ọjọ́ ẹ̀ ànàlẹ̀ ńlá nù háyé ló ate waya waya in WhatsApp ton onji gbon lo kan ene onji podo orion fourniture po ye delero gbe siso me webi wenu o gan riho bi me bonu azo anu vimi ton le ton e ye delena wa zona lo azo me bi be wenu dien mina si humo bo khonu ye do pochonu hime
0: ele wiwa ito honton toromito mina kundo beta e lodo gouvernement de la communauté 1013 ye de la bon fidi boro titimenu mi me honton toromito eze julo dagbe bo ana ohunmi tole lo liason sin azan gbangole ero gbe won ise do ropo ropo mi ton le wedo hun ene mi na ye sinkan e to sin gbeje gbeje ton pa pe yode ekoro we gboren we gbonote ye dre ton di bonu do poropo mi ton le mi wa o fraternite sin o we gbonote ojewe o sinkan e to sin ohun emi de le mi na me o e kana soni mi azan debu mi lo e nu debu e kolo dagbaza mi to me kanjo mi to me leyo mi kana mo bi buna hadu 5 ans ene o me hun beta communauté 1013 e dere gbon fidi boro gbe dodo poro pe mi ton e wa ren so ye lo we nenu e bo ka do mi fe do mi bi ni ya kwan ko bo aye 5 ans mi ton le lo we gbo note radio fraternité tombo mi se bo tu mi la sa do to mi hun ton to mi to bo ni wi wa ito hamilton eh mi dogesi bo na lugbe na ganwe meje genemele mi na khoye pepe ni bo mi na se bo na je kendo ugbo meji khoton torumito eyane
2: teme teme eh mi dogesi boda dugbe na da kuno sangbe jae gawo meje geneme on yedie nou konu konton la perseverance gospel e di rambodo nou